0: $50 million jackpot. Play responsibly. Not for persons under 18.
1: That feeling, that's BetKing.
2: Iná.
3: Èwo ni ariwo? Kí ló ń ṣẹlẹ̀ ń bí?
2: Ó bẹ̀rẹ̀ láti inú switchboard. Ló bá wa nú kébù. A fi gbà ò. Iná eruku. Ayé mi o.
3: Àwọn kébù yìí wo lẹ fi ṣiṣẹ́?
2: Àwọn kébù ti arílọ́jà ni. A rò pé kò ní ṣe pàtàkì.
3: Ó ṣe pàtàkì gidigidi gan-an. Ẹ̀bá ti yàgò fún. Tẹ bá lo Cutix cable àti switchboard láti add switch. Ṣọ́ọ̀bù yín, ilé yín, ọ́fíìsì yín, àti ilé-iṣẹ́ yín. Gbogbo ẹ̀ yóò ti wà ní ààbò. Wáyà Cutix ni kọ́pà tó mọ́ 99.9%. Náà ni LED tó dá fún ayé tó lè dènà iná. Ó ṣe lè farada ojú òjò ọdún pípẹ́. Ìdí nìyí tí mo sọ pé ó dára jù.
2: Ṣé gbogbo rẹ̀ ni ẹ̀ ń ṣe?
3: Gbogbo ẹ̀ pátá là ń ṣe. Wáyà ilé, wáyà òòrùn, low voltage power cable, wáyà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti ẹrù ilé pẹ̀lú add switch switch gear.
2: Má dúró de ìjàmbá kó ṣẹlẹ̀. Lo Cutix cables àti add switch kí o fi dáàbò bo ìdílé rẹ, ilé-iṣẹ́ rẹ àti ohun ìnílò rẹ pẹ̀lú. Fún àlàyé si, ṣe àbẹ̀wò www.cutixplc.com.ng tàbí kó pe ẹ̀rọ àgbéká 0704 623 6426.
4: Cutix cables, ó dúró pẹ́.